Ẹ̀yin ọmọbìnrin lọ́kùnrin àti lóbìnrin níwájú ìkún omi tí a ṣàkíyèsí ní ọ̀pọ̀ àgbègbè orílẹ̀-èdè Benin, ojúlé-iṣẹ́ orílẹ̀-èdè Benin tó mójútó ọ̀rọ̀ ìdáàbòbò àwọn ọmọ ìlú ABPCE ń tọrọ lọ́dọ̀ oníkálukú yín pé kí ẹ ṣọ́ra gidigidi. Bákan náà kẹ́ ẹ sì bọ̀wọ̀ fún àwọn ìlànà ààbò àti láti lè fi dènà ìpàdánù ọ̀pọ̀ ẹ̀mí. Bákan náà láti lè fi dí àwọn ewu tó lè jáde nínú ìkún omi. Ìkún omi jẹ́ ewu ńlá. Ó lè fa ìrìbọ omi, ewu, jàmbá, ìparun ilé àti ohun ìní pẹ̀lú fífọ́n káàkiri àrùn tí omi tí kò mọ́ lè fà wá. Jẹ́ fún ààbò yín àti ti àwọn ẹni tó ń bẹ ní ìdílé yín. Ojúlé-iṣẹ́ ABPCE ń gbà yín níyànjú láti tẹ̀lé àwọn ìmọ̀ràn wọ̀nyí. Ẹ má ṣe gbìyànjú láti kọjá odò tí omi rẹ̀ ti kún, àbí èyí tí omi tó ń ṣàn níbẹ̀ ní agbára. Tó bá tẹ̀ jẹ́ pé omi náà dàbí pé kò jìn, ó lè jẹ́ ewu ńlá. Ẹ má ṣe kọjá odò tàbí ọ̀nà tí omi ti bò ní alẹ́. Tó bá tẹ̀ jẹ́ pé ọ̀nà tí ẹ mọ̀ tẹ́lẹ̀ ni tẹ̀ sì ń gbà lọ sí oko tàbí ọjà, omi lè jìn àbí kó lágbára ju bí ó ṣe fi hàn sójú. Ẹ má ṣe jẹ́ kí àwọn ọmọ kéékèèké àbí àwọn àgbàlagbà sùn sílẹ̀ lẹ̀. Ẹ gbé ibùsùn yín sókè pẹ̀lú bíríkì, igi, ọ̀pá ọ̀pẹ tàbí pátákó. Tómi bá bẹ̀rẹ̀ sí wọ ilé yín, ẹ jí gbogbo àwọn tó wà nínú ilé náà, kí ẹ sì lọ sí ibi ààbò lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ má ṣe dúró ní ipò náà títí kó burú sí. Ẹ má jẹ́ kí àwọn ọmọ yín ṣeré nínú omi tí ń ṣàn nínú gọ́tà àbí lẹ́gbẹ̀ẹ́ odò. Ẹ sì mọ́ mu omi inú odò tó ti kún tàbí láti orísun omi tó ti lè bàjẹ́. Ẹ yàgò fún gbígbé nínú ilé tí omi ti bàjẹ́ àbí èyí tó ti ń fi àmì ewu hàn. Ẹ dáàbòbò àwọn ìwé pàtàkì yín bí ìwé ìdánimọ̀, àwọn ìwé ìjọba, ìwé ilé ẹ̀kọ́ àti àwọn ìwé míì tó ṣe pàtàkì. Kẹ́ ẹ sì gbé wọn sínú àpò tí omi ò lè wọnú rẹ̀. Ẹ pèsè ní ọjọ́ iwájú ibi tí àwọn ẹran ọ̀sìn yín bíi ewúrẹ́, adìyẹ àti màlúù ó lè gbé tí omi bá bẹ̀rẹ̀ sí pọ̀. Ẹ gbé àwọn ohun ìní pàtàkì yín, àwọn ewé, oúnjẹ pẹ̀lú àwọn ohun èlò iná mọ̀nàmọ́ná síbi tó ní ààbò. Ẹ gé iná mọ̀nàmọ́ná kúrò nínú ilé tí omi bá wọ̀ láti dènà ewu iná mọ̀nàmọ́ná tó ń mú èèyàn fún ìrìnàjò yín ní àwọn àgbègbè tí omi ti kún. Àwọn ọkọ̀ ojú omi tí wọ́n fún ní àṣẹ nìkan ni kí ẹnu. Ẹ sì gbọ́dọ̀ lo ẹ̀wù ìdáàbòbò yín ní gbogbo ìgbà tí ẹ bá ń ṣe ìrìnàjò pẹ̀lú ọkọ̀ ojú omi tí wọ́n ń finá sínú rẹ̀ tó fi ń lọ, àbí ọkọ̀ ojú omi oríṣiríṣi míì. Ẹ yàgò fún ọkọ̀ ojú omi tó ti kún jù, kí ẹ sì tẹ̀lé gbogbo ìtọ́nisọ́nà àwọn awakọ̀ àti àwọn ọ̀gá lọ́gàá. Lẹ́yìn òjò tàbí lẹ́yìn ìkún omi, ẹ má ṣe mu omi kànga tàbí omi odò tí ìkún omi lè ti bàjẹ́ tí ẹ ò bá gbé kaná. Ó kó dáadáa. Ẹ ṣàyẹ̀wò ògiri ilé àti òkè ilé yín kó tó di pé ẹ̀ ń wọ inú rẹ̀. Ẹ pín ìdánilẹ́kọ̀ọ́ yìí pẹ̀lú àwọn aládùúgbò yín, pàápàá jùlọ pẹ̀lú àwọn ẹni tó ń dágbé àbí tí wọ́n jìnà sí yín. Ẹnu àwọn kọ́tà omi àti àwọn ọ̀nà tí omi lè gbà fi yín ilé àti oko yín ká, kí omi bá lè ṣàn lọ dáadáa. Ẹ fowó díẹ̀ sínú àpò kan tẹ ò gbé sókè pẹ̀lú àwọn ìwé yín tó ṣe pàtàkì, fìtílà, ìṣáná àti pàápàá jùlọ tó bá ṣeéṣe ẹ̀rọ gbohùngbohùn tó sì ń lo píìlì. Tẹ̀rí pé ààbò yín àbí ti àwọn èèyàn yín ó wà nínú ewu. Ẹ má dúró mú ewu kankan ní kíákíá. Ẹ kúrò nínú àgbègbè náà tó ní ewu, kẹ sì lọ sí àwọn àgbègbè tí ìjọba pèsè kalẹ̀ àbí sí àwọn àgbègbè tó ní ààbò tí àwọn ọ̀gá lọ́gàá ìlú wọn ó fi hàn yín. Níwájú ewu ìkún omi, ìṣesí kọ̀ọ̀kan ṣe pàtàkì. Òun ló mú kí ojúlé-iṣẹ́ orílẹ̀-èdè Benin tó ń mójútó ìdáàbòbò àwọn ọmọ ìlú máa tọrọ lọ́dọ̀ gbogbo ẹ̀yin ọmọ ìlú pé kí ẹ ṣọ́ra, kẹ́ sì kú àwọn ìwà tó ṣe pàtàkì. Bákan náà kẹ́ ẹ bọ̀wọ̀ fún àwọn ìlànà ààbò láti lè fi dáàbòbò ara yín àti láti lè fi dáàbòbò àwọn èèyàn yín ní àpapọ̀. Nínú dídènà ewu, ìṣọ̀kan àti ìhùwàsí rere, a lè dín àwọn ewu ìkún omi kù kí a sì dáàbòbò àwọn ẹ̀mí. Nígbà tí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì bá ṣẹlẹ̀ àbí tí ẹ bá nílò ìrànlọ́wọ́, ẹ pe nọ́mbà 118 ní ọ̀fẹ́. Èyí ni ìkéde ojúlé-iṣẹ́ orílẹ̀-èdè Benin tó ń bójútó ọ̀rọ̀ ìdáàbòbò àwọn ọmọ.

Ilé-iṣẹ́ ìgbìmọ̀ olùdìbò orílẹ̀-èdè tó dárera rẹ̀ nígbà kan ọ̀jọ̀gbọ́n olùmòye nípa ìṣirò Christian Migan ni a yàn gẹ́gẹ́ bí ẹni tí ó ní láti ṣe àbójútó ilé-iṣẹ́ yìí. Nínú ìrìnàjò kan náà pẹ̀lú ti ṣe Labusol, àkàpẹ́ fún ìgbẹ́jọ́kọ̀ ilé-iṣẹ́ àgbékalẹ̀ tí ń ṣe Senate láàrin Patrice Talon àti Yá Ìbọn ní èyí ni pàṣípàrọ̀ ọ̀rọ̀ tí ń gba àkíyèsí pàtàkì. Nígbàtí àǹfààní orílẹ̀-èdè ti borí àwọn ohun tí ó yà wá sọ́tọ̀ pẹ̀lú ọ̀làjú àwọn ohun amáyédẹrùn àwọn iṣẹ́ ọ̀nà ńlá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nìyí láti fi ṣe ìmúdára ìrìnlọ ìrìnbọ̀ ní ìhà gúúsù ilẹ̀ Benin láti afárá Jọ̀nú ní ìlú Àlàdà. Àwọn iṣẹ́ yìí ń tẹ̀síwájú ní abẹ́ ìṣọ́ tí ó tọ́ nípa ayẹyẹ ti ojúmọ́ kínní oṣù Ògún ọdún 2024 tí a wà yìí. Gbogbo rẹ̀ ti dọ́gba báyìí fún àjọ̀dún ọdún òmìnira àkọ́kọ́ ní abẹ́ àṣẹ wàdà yìí. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ lórí òfin abẹ́nú àti yíyan ìgbìmọ̀ rẹ̀, wọ́n ní àwọn ìtaláyà tí ń bọ̀ nínú ilé-iṣẹ́ àgbékalẹ̀ tí ń ṣe Senate lẹ́yìn ìgbéjókòó rẹ̀. Nínú ìtẹ̀síwájú pé ti ṣe Informatin, àkàpẹ́ lórí gbígbé jòkó ilé-iṣẹ́ àgbékalẹ̀ tí ń ṣe Senate, Patrice Talon àti Yá Ìbọn ní ń bẹ nínú iná dúdú nípa ètò olóṣèlú nípa àtúnṣe ètò òṣèlú ní ilẹ̀ Benin láti ìgbà yìí lọ lórí ohun ìgbóhùnsáfẹ́fẹ́ wo ni orílẹ̀-èdè wa ń ṣiṣẹ́ sí ní àwòsùn ojúmọ́ kínní oṣù Ògún ọdún 2024 tí a wà yìí. Ìlú Abomey àti Boyiko ti ṣe ara wọn lọ́ṣọ̀ọ́ pẹ̀lú àwọn àmì àwọ̀ orílẹ̀-èdè. Wọ́n ti ṣe lépe emẹ́sàn. Àkàpẹ́ lórí ìgbẹ́jọ́kọ̀ ilé-iṣẹ́ àgbékalẹ̀ tí ń ṣe Senate ní ilẹ̀ Benin, Elizabeth Ponyon ń pè fún ojúṣe àwọn ọmọ ẹgbẹ́ yìí tí wọ́n jẹ́ àkọ́kọ́ bẹ́ẹ̀ ni ó ṣe ìfilélẹ̀ fún ìtaláyà ní ìlú Dògbó. A ti ṣe àbápàdé òkú ọ̀dọ́mọkùnrin kan ní iwájú àárín ilé-iṣẹ́ ìwòsàn Dèré. Fún ìlànà nípa ètò ìdìbò láwùjọ ẹgbẹ́ eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ilẹ̀ Benin ní ìparí, a ti wárí òpin èéfín. Bẹ́ẹ̀ ni a ti gbé ìwé àkójọpọ̀ fún ìfohùnṣọ̀kanjó pẹ̀lúpẹ̀lú ní ìlú Abomey. Ìgbìmọ̀ olùdarí ìjọba abẹ́lé ìlú yìí ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ẹgbẹ́ àwọn mùsùlùmí lórí àwọn àtúnṣe tí ìgbìmọ̀ ìlú yìí ṣe. Láti ṣíbi òpin àwọn ìwé ìròyìn tọjọ́ tó lákan ní ṣe Le Potentiel, ó fi hàn pé pẹ̀lú gbígbẹ́jọ́kòó ìyára gíga ti iléeṣẹ́ àwọn aṣòfin ilẹ̀ Benin, ilé-iṣẹ́ àgbékalẹ̀ tí ń ṣe Senate nínú ìṣọ̀kan orílẹ̀-èdè ti gba iṣẹ́ rẹ̀ báyìí. Elizabeth Ponyon ń pè fún ojúṣe àwọn tí wọ́n ń bẹ nínú ẹgbẹ́ yìí. Bẹ́ẹ̀ ni ààrẹ ilẹ̀ wa ní ìgbà kan Patrice Talon ti sọ pé ayọ̀ ńlá bẹ́ẹ̀ ni òrìyàn pàtàkì ló jẹ́ fún òun láti tẹ̀síwájú àti láti ṣe ojúṣe òun fún orílẹ̀-èdè yìí. Bẹ́ẹ̀ ni Yá Ìbọn ní nínú àwọn ìfọ̀rọ̀wọ́rọ̀ pẹ̀lú Patrice Talon ti wáyé. Tó mọ dúpẹ́ fún ẹ̀yin ènìyàn mi tí ẹ fi kọ̀ọ̀kan gbọ́ òpin ọ̀rọ̀ títí àwọn inú ìrọ̀jẹ́dẹ́ ní ọjọ́ tí òun tó jẹ́ òpin àárín ọ̀sẹ̀ yìí àti ìparí oṣù yìí láti ẹnu ọmọ yín àwọ̀ ìbò ní Cosmo pẹ̀lú ọ̀rọ̀ fẹ́ láti túra ní àárín ọ̀sẹ̀ tí ń bọ̀ nínú àyàn tí fi sílẹ̀ báyìí. Mo sì dágbé fún yín pé ó dìgbà.

0: kò káhó káhó ìwé mi àjọ tẹnu jọlẹ.
1: ro jẹun tún kánwé àfọtọnukúnlò pọ tàǹkì àtọgọjì.
2: 96.5 megahertz.
1: ro kọdọnu wẹ kẹtẹ fraternité tán mina dọ̀n gbàbí bọ́ńbọ́n mi tán lẹ dápá bọ̀ nuwa mẹ́wẹ̀ mi tán lẹ àjọjájá mi tán lẹ dọ̀nu ẹsẹ̀ mi tán lẹ nùwẹ̀ jẹ̀ ro bẹ́ẹ̀ni tó mi tán mẹ́ filẹ̀ ẹ jọ́ ro mẹ́wìí gbẹ́jì lẹ́ ẹ.